0: TerraQ or Rapjoy. Unleash taste.
1: Ọrẹ wa kí ló dé tó rojú kókó báyìí.
2: Wo ọrẹ ó sún mi oje ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò gáàsì sílinda wa náà ti.

0: fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lẹ́lẹ̀ lórí o o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
1: irọ́ ni o
0: òótọ́ tọ́ hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí cd kíá ni mo ti ra wọn kódà iphone tó wù lọ́wọ́ mi yìí lè sanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù.
2: Ọ́fíìsì CD Care wà ní Block 2, Civic Center Ultra Modern Market, Civic Center, Kano. Ẹ lè pè wọ́n sórí 070-7484-3345. 070-7484-3345.
0: Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
3: Making life easier.
4: Oh my God.

gbẹ̀bọ̀n. Bákan náà ni Ààrẹ Trump yóò lọ síbi ìpàdé àpéjọ àjọ NATO ní orílẹ̀-èdè Turkey. Ìròyìn káàkiri ilẹ̀ wà tí lókè òkè òní ju báyìí lọ lọ́sàn tòní. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gymnastic òkóró tó dilẹ̀ agbára mú. Sandra Kara ló ṣe àkójọpọ̀ ìròyìn. Baliki Ìzírẹ́wà Mirila wà ló karùn-ún sétí ìgbọ̀yìn. Ẹ tún pàdé wa lọ́la fún àkọ́tun ìròyìn. Ó dìgbà.

0: tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o o lè sanwó ohun èlò tó bára fún ìdí oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
1: irọ́ ni o
0: òótọ́ tọ́ hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí cd kíá ni mo ti rà wọ́n kódà iphone tó wò lọ́wọ́ mi yìí lè sanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù.
2: Ọ́fíìsì CD Care wà ní Block 2, Civic Center Ultra Modern Market, Civic Center, Kano. Ẹ lè pè wọ́n sórí 070-7484-3345. 070-7484-3345.
0: Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
3: Making life easier.
4: Oh my God.

Osuba sidike laye nlo sidike laye nlo Sandiya diye la won ma tun se sidike laye nlo Ogun mata lobo ko mara lawin o pada ti dopin Santagbara kasun yoku leta sidike laye nlo Santagbara kasun yoku leta sidike laye nlo ko to ba ti ba je electrical appliances computer ati computer accessories won ta automobiles ko si ko nta lo ba sidike e wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀ díẹ̀ oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sọ dídàjì 50% wọn á gbọ́jà yín fún yín wọn máa sọ lókù díẹ̀ díẹ̀ kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn fowókùn wọn sí lórí ẹ lè download app yìí lórí app store.